0: láti ọdún 2026 látàrí ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe
1: ìjọba.
0: Nígbà tí ìjọsìn ń lọ ní ilé ìjọsìn, èyí tí ó wà ní agboolé Fadio Quarters ti Holy Family, tí bàbá wa nínú Olúwa sì pe ìpè kí àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri rí àwọn ọmọlẹ́yìn àwọn ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí.

ẹran ara wọn àti láti bá wọn fi ìfẹ́ lò. Bàbá wa nínú Olúwa Reverend Maurice Mondi, ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí, débi wípé wọn kò ṣàì fi ọ̀rọ̀ Olúwa bọ́ àwọn ènìyàn wípé nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí àwọn ènìyàn ni ikú Jésù lórí àgbélébùú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fi kọ́ àwọn ènìyàn látàrí ìjíríre ti Pọ́ọ̀lù tí ó sọ wípé bí Ọlọ́run ṣe fẹ́ràn wa tó, òun ni ó jẹ́ Jésù Kristì náà sì wo àwọn ènìyàn pàápàá jùlọ nínú làkàkà wọn, tí ó sì náwó ọ̀fẹ́ tó fi rán àwọn ọmọ lẹ́yìn rẹ̀ láti lọ máa ṣe tọ́ àwọn ènìyàn sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ Skywise Group, Elvis Abuyeye, ti sọ àsọyé wípé ilé-iṣẹ́ àwọn ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀, pàápàá jùlọ lẹ́nu bí ọdún mọ́kànlá tí àwọn ti dá àwọn ilé-iṣẹ́ náà sílẹ̀, wípé àwọn dá sílẹ̀ láti túbọ̀ mú ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè bá ìpínlẹ̀ Edo. Ní pàtàkì, ó wá sọ wípé àwọn dá ilé-iṣẹ́ yìí láti máa pèsè iṣẹ́ àti láti rọ àwọn ọ̀dọ́ lágbára, àwọn sì ń gbìyànjú náà lórí ilé kíkọ́ àti ẹ̀yáwó, pàápàá jùlọ lórí ìgbòkègbodò ọkọ̀ àti oríṣiríṣi àwọn irúfẹ́ iṣẹ́ mìíràn tí àwọn ènìyàn bá yàn láàyò. Wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni àwọn ti ṣe iṣẹ́ fún tí kìí ṣe kékeré ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ṣe àṣeyọrí lórí àti fi ẹ̀rọ kọ̀m̀pútà ṣe ìdánwò sí ilé-ẹ̀wẹ̀ gíga girama àti ti ilé-ìwé ẹ̀kọ́ṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà fún ti ọdún 2026, ní èyí tí àjọ NAPTEP ṣe agbára.

0: Ebe a ka akụkọ ụwa ụbọchị nke taa na-akọrọ ọnụ. Ndalụnụ maka ige ntị. Afa mbụ Nwada Chizara.
1: Ekundi ede wuyi, ezekundi ojú ọjọ́ ṣeré, káàkiri ogbó tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Ishabanakula Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń déṣe tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Olàbí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé, pàápàá jùlọ ní ìlú Rome, ni a ti gbà ní ìmọ̀ràn láti máa lo ìfẹ́ gẹ́gẹ́ bí Jésù Kristi Olúwa ṣe fi kọ́ wa sí àwọn ọmọlàkejì wa ní ibi gbogbo. Olùdarí ilé-iṣẹ́ Skywise, Abúyẹ̀yẹ̀ ti ṣí olú-ilé-iṣẹ́ wọn ní àrà ọ̀tún ní ìlú Benin. Ìjọba àpapọ̀ ti ṣe àṣeyege lórí ìdánwò àṣewọlé sí ilé ìwé girama àti ilé ìwé oníṣẹ́ ọwọ́ ti ọdún 2026 látàrí ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri. Ìjọsìn ń lọ ní ilé ìjọsìn èyí tí ó wà ní agboolé Evangel Quarters ti Holy Family tí bàbá wa nínú Olúwa sì pé ìpè kí àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri rí àwọn ọmọlẹ́yìn àwọn ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí ẹran ara wọn àti láti bá wọn fi ìfẹ́ lò. Bàbá wa nínú Olúwa Reverend Maurice Mondi, ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí débi wípé wọn kò ṣàì fi ọ̀rọ̀ Olúwa bọ́ àwọn ènìyàn wípé nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí àwọn ènìyàn ni ikú Jésù lórí àgbélébó àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fi kọ́ àwọn ènìyàn látàrí ìjíríre ti Pọ́ọ̀lù tí ó sọ wípé bí Ọlọ́run ṣe fẹ́ràn wa tó, òun ni ó jẹ́ Jésù Kristi náà sì wo àwọn ènìyàn pàápàá jùlọ nínú làkàkà wọn tí ó sì náwó ọ̀fẹ́ tó fi rán àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti lọ máa ṣe tọ́ àwọn ènìyàn sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ Skywise Group, Elvis Abuyeye, ti sọ àsọyé wípé ilé-iṣẹ́ àwọn ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀, pàápàá jùlọ lẹ́nu bí ọdún mọ́kànlá tí àwọn ti dá àwọn ilé-iṣẹ́ náà sílẹ̀, wípé àwọn dá sílẹ̀ láti túbọ̀ mú ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè bá ìpínlẹ̀ Edo. Ní pàtàkì, ó wá sọ wípé àwọn dá ilé-iṣẹ́ yìí láti máa pèsè iṣẹ́ àti láti rú àwọn ọ̀dọ́ lágbára, àwọn sì ń gbìyànjú náà lórí

ilé kíkọ́ àti ẹ̀yáwó pàápàá jùlọ lórí ìgbòkègbodò ọkọ̀ àti oríṣiríṣi àwọn irúfẹ́ iṣẹ́ mìíràn tí àwọn ènìyàn bá yàn láàyò. Wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni àwọn ti ṣe iṣẹ́ fún tí kìí ṣe kékeré ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ṣe àṣeyọrí lórí àti fi ẹ̀rọ kọ̀m̀pútà ṣe ìdánwò sí ilé ẹ̀wẹ̀ gíga girama àti ti ilé-iṣẹ́ ẹ̀kọ́ ilé-ìwé ẹ̀kọ́ṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà fún ti ọdún 2026 ní èyí tí àjọ NAFTEP ṣe agbátẹrù rẹ̀.

0: Ndị Katọlik agbaala ume ka ha gosipụta obi ebere Kraịst n'ebe ndị ọzọ nọ. Agbunyere mmehie isi ụlọ ọrụ ọhụrụ, nkwupụta itinye ego ruru naira ijeri 9. Gọọmenti etiti nwale CBT maka ule ịbanye mahadum. Ebe a ka akụkọ ụwa ụbọchị keta na korona. Ndalụnụ maka ige ntị. Afa mbụ Nwada Chizaram.
1: Ekudede oyi, ezikuli ojo ojo siri. Káàkiri gbogbo tí ẹ ti ń gbọ́ wa. Èyí ni ilé iṣẹ́ Isabernacular Radio, èyí tó kalẹ̀ sí ìlú Rome. Ìròyìn ló ń déṣe tí ìgbọ́ yín láti ẹnu ọ̀gbẹ́ni Gbọ́lágadé Olàbí. Ṣáájú, ẹ jẹ́ ká gbọ́ àwọn kókó oníròyìn náà. Gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé, pàápàá jùlọ ní ìlú Rome, ni a ti gbà ní ìmọ̀ràn láti máa lo ìfẹ́ gẹ́gẹ́ bí Jésù Kristi Olúwa ṣe fi kọ́ wa.
2: Find who you be, you one click from the charts, believe me. Step 3, upload your track, your cover, your art. Drop a little phase vid, show your heart. Step 4, chill, wait for that mail, then step

wàyí o ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́ gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri ibi gbogbo tí wọ́n ti ń ṣe bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rí bákan náà ní ìlú yúròmù nígbà tí ìjọsìn lọ ní ilé ìjọsìn èyí tí ó wà ní agboolé evangel quarters ti holy family tí bàbá wa nínú olúwa sì pe ìpè kí àwọn ọmọlẹ́yìn kristi káàkiri rí àwọn ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí ẹran ara wọn àti láti bá wọn fi ìfẹ́ lò. Bàbá wa nínú olúwa Reverend Maurice Mondi ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí débi wípé wọn kò ṣàìfẹ́.

ṣe tọ́ àwọn ènìyàn sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ Skywise Group, Elvis Abuyeye, ti sọ àsọyé wípé ilé-iṣẹ́ àwọn ti gbọ̀rẹ̀gẹ̀ gígẹ̀, pàápàá jùlọ lẹ́nu bí ọdún 11 tí àwọn ti dá àwọn ilé-iṣẹ́ náà sílẹ̀, wípé àwọn dá sílẹ̀ láti túbọ̀ mú ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè bá ìpínlẹ̀ Edo. Ní pàtàkì, ó wá sọ wípé àwọn dá ilé-iṣẹ́ yìí láti máa pèsè iṣẹ́ àti láti rọ àwọn ọ̀dọ́ lágbára. Àwọn sì ń gbìyànjú náà lórí ilé kíkọ́ àti ẹ̀yáwó, pàápàá jùlọ lórí ìgbòkègbodò ọkọ̀ àti oríṣiríṣi àwọn irúfẹ́ iṣẹ́ mìíràn tí àwọn ènìyàn bá yàn láàyò. Wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni àwọn ti pèsè iṣẹ́ fún tí kìí ṣe kékeré ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti

adarí ilé-iṣẹ́ Skywise. Abúyẹ̀yẹ̀ ti ṣí olú ilé-iṣẹ́ wọn ní àrà ọ̀tún ní ìlú Benin. Ìjọba àpapọ̀ ti ṣe àṣeyege lórí ìdánwò àṣewọlé sí ilé ìwé girama àti ilé ìwé oníṣẹ́ ọwọ́ ti ọdún 2026 látàrí ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri ibi gbogbo tí wọ́n ti ń ṣe. Bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rí bákan náà ní ìlú Yúrómì nígbà tí ìjọsìn ń lọ ní ilé ìjọsìn èyí tí ó wà ní agboolé Evangel Quarters ti Holy Family tí bàbá wa nínú Olúwa sì pé kí àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri rí àwọn ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí ẹran ara wọn àti láti bá wọn fi ìfẹ́ lò. Bàbá wa nínú Olúwa Reverend Maurice Mondi ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí débi wípé wọn kò ṣàì fi ọ̀rọ̀ Olúwa bọ́ àwọn ènìyàn wípé nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí àwọn ènìyàn ni ikú Jésù lórí àgbélébù àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fi kọ́ àwọn ènìyàn látàrí ìjíròrò ti Paul tí ó sọ wípé bí Ọlọ́run ṣe fẹ́ràn wa tó òun ni ó jẹ́ Jésù Kristi náà sì wo àwọn ènìyàn pàápàá jùlọ nínú làkàkà wọn tí ó sì náwó ọ̀fẹ́ tó fi kán àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti lọ máa ṣe tọ́ àwọn ènìyàn sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún ilé-iṣẹ́ Skywise Group Elvis Abuyeye ti sọ àsọyé wípé ilé-iṣẹ́ àwọn ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ pàápàá jùlọ lẹ́nu bí ọdún 11 tí àwọn ti dá àwọn ilé-iṣẹ́ náà sílẹ̀ wípé àwọn dá sílẹ̀

0: ránṣẹ́.
1: Ti ṣe olúlé iṣẹ́ wọn ní àrà ọ̀tún ní ìlú Benin. Ìjọba àpapọ̀ ti ṣe àṣeyege lórí ìdánwò àṣewọlé sí ilé ìwé girama àti ilé ìwé oníṣẹ́ ọwọ́.

0: ti ọdún 2026 látàrí ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri ibi gbogbo tí wọ́n ti ń ṣe, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rí bákan náà ní ìlú Yúrómì nígbà tí ìjọsìn ń lọ ní ilé ìjọsìn èyí tí ó wà ní agboolé Evangel Quarters ti Holy Family tí bàbá wa nínú Olúwa sì pé ìpè kí.
1: From the street to the school screen,
2: we never
1: fight. We never fight with the.
0: Ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí débi wípé wọn kò ṣàì fi ọ̀rọ̀ Olúwa bọ́ àwọn ènìyàn wípé nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí àwọn ènìyàn ni ikú Jésù lórí àgbélébùú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fi kọ́ àwọn ènìyàn látàrí ìjíríre ti Pọ́ọ̀lù tí ó sọ wípé bí Ọlọ́run ṣe fẹ́ràn wa tó òun ni ó jẹ́ Jésù Kristì náà sì wo àwọn ènìyàn pàápàá jùlọ nínú làkàkà wọn tí ó sì náwó ọ̀fẹ́ tó fi kán àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti lọ máa ṣe tọ́ àwọn ènìyàn sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ Skywise Group Elvis Abuyeye ti sọ àsọyé wípé iléeṣẹ́ àwọn ti gbọ̀rẹ̀gẹ̀ jígẹ̀ pàápàá jùlọ lẹ́nu bí ọdún mọ́kànlá tí àwọn ti dá àwọn iléeṣẹ́ náà sílẹ̀ wípé àwọn dá sílẹ̀ láti túbọ̀ mú ètò ọrọ̀ ajé àti ìdàgbàsókè bá ìpínlẹ̀ Edo. Ní pàtàkì ó wá sọ wípé àwọn dá iléeṣẹ́ yìí láti máa pèsè iṣẹ́ àti láti rọ àwọn ọ̀dọ́ lágbára àwọn sì ń gbìyànjú náà lórí ilé kíkọ́ àti ẹ̀yáwó pàápàá jùlọ lórí ìgbòkègbodò ọkọ̀ àti oríṣiríṣi àwọn irúfẹ́ iṣẹ́ mìíràn tí àwọn ènìyàn bá yàn láàyò. Wọ́n sọ wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn ènìyàn ni àwọn ti ṣe iṣẹ́ fún tí kìí ṣe kékeré ní orílẹ̀-èdè Nàìjíríà. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ṣe àṣeyọrí lórí àti fi ẹ̀rọ kọ̀m̀pútà ṣe ìdánwò sí ilé-ẹ̀wẹ̀ gíga girama àti ti ilé-ìwé ẹ̀kọ́ṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà fún ti ọdún 2026 ní èyí tí àjọ NAFTEP ṣe agbátẹrù rẹ̀ ìyẹn National Business and Technical Examinations Board. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ sí ìgboro ayé ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà kan àti alūkkóró ní ilé-iṣẹ́ ìjọba èyí tó wà fún ètò ẹ̀kọ́ Borí Owó Fọláṣadé ó sọ wípé ìjọba ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí káàkiri gbogbo orígun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà títí tó fi dé ìlú Àbújá náà kò gbẹ́yìn rárá ìyẹn ilé ẹ̀kọ́ gíga Orozo àti ilé ẹ̀kọ́ girama ní Gákí Àbújá. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
3: All right, ladies and gentlemen, my name is MC Alamanoson as an enjoyment landlord.

àbùkù oníròyìn náà. Gbogbo àwọn ọmọ lẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé, pàápàá jùlọ ní ìlú Rome, ni a ti gbà ní ìmọ̀ràn láti máa lo ìfẹ́ gẹ́gẹ́ bí Jésù Kristi Olúwa ṣe fi kọ́ wa sí àwọn ọmọlàkejì wa ní ibi gbogbo. Olùdarí ilé-iṣẹ́ Skywise Abúyẹ̀yẹ̀ ti ṣí olú-ilé-iṣẹ́ wọn ní àrà ọ̀tún ní ìlú Benin. Ìjọba àpapọ̀ ti ṣe àṣeyege lórí ìdánwò àṣewọlé sí ilé ìwé girama àti ilé ìwé oníṣẹ́ ọwọ́ ti ọdún 2026 látàrí

ìgbékalẹ̀ ibùdó ìmọ̀ ẹ̀rọ àti kọ̀m̀pútà tí wọ́n fi gbé ìdánwò náà kalẹ̀. Wàyí o, ẹ jẹ́ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Gẹ́gẹ́ bí gbogbo àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri gbogbo àgbáyé ti ṣe ìjọsìn wọn káàkiri ibi gbogbo tí wọ́n ti ń ṣe, bẹ́ẹ̀ náà ni ọ̀rọ̀ rí bákan náà. Tí bàbá wa nínú Olúwa sì pe ìpè kí àwọn ọmọlẹ́yìn Kristi káàkiri rí àwọn ọmọlàkejì wọn gẹ́gẹ́ bí ẹran ara wọn àti láti bá wọn fi ìfẹ́ lò. Bàbá wa nínú Olúwa, Reverend Maurice Mondi, ó jẹ́ kó di mímọ̀ wípé gbogbo ìlàkàkà àwọn ènìyàn ni Ọlọ́run rí tí ó sì súnmọ́ wọn pẹ́kípẹ́kí, débi wípé wọn kò ṣàì fi ọ̀rọ̀ Olúwa bọ́ àwọn ènìyàn wípé nínú ìfẹ́ tí Ọlọ́run ní sí àwọn ènìyàn ni ikú Jésù lórí àgbélébùú àti ọ̀pọ̀lọpọ̀ àwọn ẹ̀kọ́ èyí tí wọ́n fi kọ́ àwọn ènìyàn látàrí ìjíròrò ti Pọ́ọ̀lù tí ó sọ wípé bí Ọlọ́run ṣe fẹ́ràn wa tó, òun ni ó jẹ́ Jésù Kristi náà sì wo àwọn ènìyàn pàápàá jùlọ nínú làkàkà wọn, tí ó sì náwó ọ̀fẹ́ tó fi kán àwọn ọmọlẹ́yìn rẹ̀ láti lọ máa ṣe tọ́ àwọn ènìyàn sọ́nà nípa ìhìnrere Ọlọ́run àti láti fi ìfẹ́ hàn síra wọn ní gbogbo ibikíbi. Olùdásílẹ̀ àti ọ̀gá àgbà fún iléeṣẹ́ Skywise Group, Elvis Abuyeye, ti sọ àsọyé wípé

0: know they beg. We they bless. We know they fear. We they rise. Even if we get in Nigeria. Ìjọba àpapọ̀ ti kéde wípé àwọn ṣe àṣeyọrí lórí àti fi ẹ̀rọ kọ̀m̀pútà ṣe ìdánwò sí ilé ẹ̀wẹ̀ gíga girama àti ti ilé-iṣẹ́ ẹ̀kọ́ ilé-ìwé ẹ̀kọ́ṣẹ́ ní orílẹ̀-èdè Nàìjíríà fún ti ọdún 2026 ní èyí tí àjọ NAFTEP ṣe agbátẹrù rẹ̀ ìyẹn National Business and Technical Examinations Board. Nínú ọ̀rọ̀ tí wọ́n sọ sí ìgboro ayé ẹni tí ó jẹ́ ọ̀gá àgbà kan àti alukoro ní ilé-iṣẹ́ ìjọba èyí tó wà fún ètò ẹ̀kọ́ borí owó Fọláṣadé ó sọ wípé ìjọba ti ṣe ọ̀pọ̀lọpọ̀ àṣeyọrí káàkiri gbogbo orígun mẹ́rin orílẹ̀-èdè Nàìjíríà títí tó fi dé ìlú Àbújá náà kò gbẹ́yìn rárá ìyẹn ilé ẹ̀kọ́ gíga Oronzo àti ilé ẹ̀kọ́ girama ní Gákí Àbújá. Èyí ni a ó fi ṣe àṣekágbá ìròyìn tòní.
1: Right, ladies and gentlemen, my name is MC Alamanoso, known as the Enjoyment Landlord. I'm speaking right now. Always listen to Sports Daily on Esan Banakola Radio. Make sure you listen. You get all the newest sports updates from here. Thank you.
2: Welcome to Sports Daily from Esan Banakola Radio. I am Big Billy. First from the local sport. Nigerian Premier Football League champions Rangers International have rewarded head coach Fidelis Ilechukwu with a one-year contract extension

0: Cinemagy Records. Star Express. With KC Records. Powered by One TV and Crop Cuts. Soft fits, 808 bass lines, and cinematic rise that builds up to beat drop.
1: Do you have what it takes? A voice, a song, a story the world needs to hear.
0: Then wait no further, your journey starts right here.
2: Kí wọ́n ṣe ìwádìí àwọn ọlọ́pàá ní ìlú náà. Àgbá owó orí epo ti já wálẹ̀ ní ọjà àgbáyé ní èyí tí ó jẹ́ $80 tí owó pàṣípàrọ̀ sì ti gbéra sókè lẹ́yìn ìgbà tí ilẹ̀ Amẹ́ríkà àti ilẹ̀ Iran ti gbà láti dáwọ́ ogun dúró. Wàyí o, ẹ̀jẹ̀ ká gbọ́ ìròyìn náà lẹ́kùnrẹ́rẹ́. Látàrí ayẹyẹ ọdún àwọn àgbáyé tó ń lọ káàkiri gbogbo àgbáyé ní èyí tí àjọ ìṣọ̀kan àgbáyé ti fẹnukọ̀ láti máa ṣe ìdánilẹ́kọ̀ọ́ àti ayẹyẹ ìdojúkọ àwọn àgbàlagbà ní èyí tó máa ń ṣẹlẹ̀ ní ọjọ́ 15 oṣù kẹfà ní gbogbo ọdọọdún. Àmọ̀ràn ti lọ bá gbogbo àwọn olùgbé ilẹ̀ Ẹ̀ṣàn láti máa fi ojú rere wo àgbàlagbà kí wọ́n dáàbò bò wọ́n kí wọ́n sì máa ṣàpọ́nlé wọn. Nínú ọ̀rọ̀ tí ó bá oníròyìn wa sọ, ọ̀kan lára àwọn oníṣègùn òyìnbó èyí tí ó wà ní ìlú Yorùbá ìyẹn Irua Specialist Teaching Hospital, Dókítà Mercy Obo sọ wípé ọjọ́ 15 oṣù kẹfà ọdún ní àjọ ìṣọ̀kan àgbáyé ya ọjọ́ ayẹyẹ àti máa ta àwọn ènìyàn jí lórí ọ̀rọ̀ ìdojúkọ àwọn àgbàlagbà, tí ó sì sọ wípé ó sì di dandan kí àwọn ènìyàn máa yí àwọn àgbà sí.

ògún náà yàpọ̀ trù tí ó sọ wípé ọ̀rọ̀ náà kò pojúmu tó àti wípé ìjọba ṣetán láti bojú lámẹ̀tọ́ wo ìṣe àwọn ọlọ́pàá ní ìpínlẹ̀ náà. Nínú ọ̀rọ̀ tó jáde láti ẹnu akọ̀wé ìròyìn gómìnà Patrick Ebojele ní ọjọ́ ajé ni ó sọ wípé àṣẹ ti wá láti

se pasiparo na si igbeun soke leyin ti orilede America ati orilede Iran ti fokan fenu si oro wipe awon ti fimo sokan lati da ogun duro lati bi osu meta seyin ni wahala ti bere ti ilẹ̀ America ti ilẹ̀ Israel lọ doju jakọ ilẹ̀ Iran ti ilẹ̀ Iran si fi ibinu ti oju ọna ti gbogbo agbaye ma n gba gbe epo wọ ilu wọn iyẹn ti a n pe ni Strait of Hormuz lati gba iwa ni owo epo ti lọ soke to si kọ ti ko walẹ ṣugbọn wọn ti pinnu lati fi ẹnu okoko sọọdun lórí ọ̀rọ̀ náà ní èyí tí wọ́n sì buwọ́ lu àdéhùn akùjàmọ́ ní ilẹ̀ Switzerland ní ọjọ́ ẹtì tó ń bọ̀. Èyí ni a ò fi ṣe àṣekágbá ìròyìn tòní.